fẹ́fẹ́ wọn fọmọ nìyẹn yẹ ẹmí kúlọ pàkúndọ ọgbọ ẹni o ìsọǹtì mi sí pa mi nípa ìkẹ́ńgá mọ́ ọlẹ́mọ́ ẹ àti ẹ̀ńgá láfi ẹ̀mí sọ kẹ́ sáńgá mọ́ ọ̀ṣọ́ ẹmí kúlọ pàyọ̀ ìṣújú mọ́ ọ̀ṣọ́ amẹ́ yà ọlọ́run.